0: Ayẹyẹ ìgbàsókè Jésù Kristì Olúwa wa ṣe ń lọ lọ́wọ́ káàkiri gbogbo àgbáyé. Àjọyọ̀ Rómi ní ọ̀pọ̀ àwọn akẹgbẹ́ wọn káàkiri gbogbo àgbáyé ti àjọyọ̀ ìgbàsókè. Ṣé èyí tí Jésù Kristì Olúwa wa ṣe lẹ́yìn ọjọ́ bàbá wa nínú Olúwa tí ó jẹ́ olùdarí olùṣe ìyẹn bàbá wa Very Reverend Dr. John Bosco Ezeyi tí wọ́n mú àwọn ìgbàsókè Jésù Kristì jẹ́ tó ní agbára tí àwọn ọmọlẹ́yìn Kristì kàwé tí wọ́n Jésù kò lọ òun padà bọ̀ àti wípé ó ṣe ìkìlọ̀ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nígbà náà wípé òun àti wípé kí wọ́n lọ máa ṣe ìwásù àti máa jèrè ọkàn àwọn ènìyàn káàkiri gbogbo ayé torí wípé èyí gan ni iṣẹ́ tí wọ́n gbọ́dọ̀ yàn láàyò látàrí ẹ̀mí mímọ́ tí yóò máa darí gbogbo wọn. Kọmíṣánná nígbà kan rí dọ́kítà pẹ̀lú àfọwọ́sowọ́pọ̀ Sẹ́nítọ̀ Dáìsí Danjuma Foundation ti ṣe àgbékalẹ̀ ibùdó èyí tí wọ́n ò máa kọ́ àwọn ọmọ ní ìmọ̀ ẹ̀kọ́ kọ̀m̀pútà ní èyí tí ó ṣe látàrí àti kín gómìnà Monday Okpebholo lọ́wọ́ ní ìlàkàkà láti fún àwọn ènìyàn ní ẹ̀kọ́ tó yè kooro pàápàá jùlọ ní orí ètò ìmọ̀gbàlódé èyí wọ́n dá eléyìí sílẹ̀ láti fún àwọn.
1: Listen na Asian Binoculars Radio.
2: Don't touch the dial.
3: Au pied, c'est le but! Le but! Quel but de Brendan Chignac! Incroyable, c'est 4 à 4!
4: Hello, sports lovers, it is another beautiful day and Big Billy is right here in the building to give you the latest happening from the world of sport. Please stay glued to your radio set and don't touch that dial. Big Billy will be right back after this short break.